0: yewuatoye.
1: Ohun 2026. Ọ̀tẹ̀yìn ọ̀sájúfú àmọ́tí àwòfòrì pẹ́yìn. Ẹ̀tùn sáfẹ́ ọ̀tí máa mẹ́yìn náà. Ẹni Ghana fún nyiná sẹ̀. Wọ́n bí a wọ́n fi ẹni àmànà ní. Sẹ́ àfi ohun 2026 nù. Ẹgbẹ́ kọ́ sùn ẹ wò chẹ́bi. Na etí ẹ̀dá jùmẹ́díẹ̀ ìṣù. Ẹ yẹ sẹ́. Yẹrí sẹ́yà ṣiṣẹ́ yẹn àmàmrẹ́. A máa dà á ti asetinapa. Ní àbọ̀díẹ̀ Nkàbom. Simply put, rejuvenating our customs for sustainability and nature connection. Date nù ẹ yẹ.
2: Adum FM 106.3 FM.